ọ̀pọ̀lọpọ̀ ìjì láti ìjà tí ó tóbi náà tọ́ra lọ. Ọ̀pọ̀lọpọ̀ òpó tó ń ṣe fún wa, táwọn bó ti ń ṣe àwọn ṣe fún wa sẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eré tá a máa ń rìn kò lọ́bọ̀, táwọn bó ti ń wá.

ọ̀tá ò ní rídi ọwọ́ ayé ò ní ká yìí ọwọ́ ọ̀tá ò ní ràn yìí ó ti ń dára tẹ́lẹ̀ kó dára má kò ní dé báyìí ewé ńlá yín kò ní rú wẹ́wẹ́ òkè òkè lẹ́ ó máa lọ ìyá máa ṣẹlẹ̀.

Ìyanu wa ṣẹlẹ̀ o, ìyanu wa ṣẹlẹ̀ o. Ọba tó nípa, ọba tó lágbára, olùṣọ́ àgùntàn tí kìí sùn.

ìyanu ayọ̀ owó ìdùnnú orin àìròtẹ́lẹ̀. Àlàáfíà ogun ọ̀rọ̀ tí kìí ṣe báyé tí ń fọ́ nìyó.

Ìyá ògùn ọ̀rọ̀ tí kìí ṣe láyé tí ó ń kọ́ ni ó ń bẹ̀rẹ̀ ní pọ́tẹ́nu mọ́ orí bẹ́ẹ̀.